0: owó lọ sí mu lẹjà ẹ ká lẹjà ló jarọ ní àyẹ bẹ má sí mu wá bí a bí yá mi kàn mẹjọ lọ wá. Bọ́mọ láyé ibi àwọn ìlú ọmọ mi jánu kọ fún ìkàrẹ́ wọ́n á dé gọ́mọ láyé mi ká ìwé yàn. Mọ̀ bọ̀lẹ́rìgbà ọmọ àláyà ẹ wí ìdí àwọn ọba ọjọ́ ọ̀pẹ̀ ẹni jẹ́ ẹnu. Mára kò ní mọ́ bọ̀lẹ́rìgbà ọmọ àláyà. Mára kò ní mọ́ bọ̀lẹ́rìgbà ọmọ àláyà. Kẹ́ ìwé ìdí àwọn ẹ̀rẹ́gẹ̀ kọ́ ọ̀nyẹ̀rẹ́ ní kẹ́ ẹnu. Àìsè wọ́n àṣọ bẹ́ẹ̀ gẹ́rù wà ń pa. Nẹ̀nu bọ̀ ní
1: pùlọ́ Old radio.